ìbéèrè mi lọ́wọ́ gbogbo ènìyàn tó ń gbọ́ mi báyìí, ó ní wípé níbo gan ni à ń lọ lẹ́yìn ayé? Bí a bá ṣe tán nínú ayé yìí, ó níbìkan tí a ó rè ìbò gan là ń lọ lẹ́yìn ayé. Àárọ̀ ló ń gbọ́ mi, ọ̀sán, ìyálẹ̀ta tàbí àṣálẹ, ìbéèrè mi lọ́wọ́ rẹ nìyí. Àkọsílẹ̀ fi yé wa nínú Bíbélì wípé Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayérayé. Nítorí náà, nínú ẹ̀ṣẹ̀ ni a gbé lóyún wa, nínú ẹ̀ṣẹ̀ ni a sì gbé bí wa. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun abínibí láti ọ̀dọ̀ baba ńlá wa àti ìyá wa, tí ṣe Ádámù àti Éfà. Láti ipasẹ̀ wọn ni Ọlọ́run ti fi ìran ọmọ ènìyàn gégún. Ẹ ó rí pé tá a bá bímọ, tó bá ti mọ̀ ọ̀rọ̀ sọ, a ò ní kọ́ ọmọ náà nírọ́ tí ó fi máa parọ́. Ìdí nìyí tí Jésù fi wá sáyé láti rà wá padà. Ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú, ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ dà láti lè fún wa ní ìyè ayérayé ni. Lẹ́yìn náà, ẹnikẹ́ni tó bá kọ̀ láti gbà á, kó sì di àtúnbí, kò lè ní ìyè ayérayé. Nítorí wípé

lóòótọ́ ni ikú lèrè ẹ̀ṣẹ̀, ọ̀run àpáǹdì ló ń gbé nírè. Wá ni à ń pè ní ẹ̀ṣẹ̀ gangan. Galatia orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún kàsísàlẹ̀ ò ti jẹ́ kó yé wa ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀. Bí o bá jẹ́ olè, ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o. Ọ̀nà yòówù kó o gbàjálẹ̀ ọ̀hún àní ẹ̀ṣẹ̀ ni. Bí o bá jẹ́ alágbèrè bákan náà, ọ̀nà yòówù kó ohun kó máa ṣàgbèrè, ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Alábòsí ènìyàn ẹlẹ́ṣẹ̀ ni. Onílara, oníjàmbá, abọ̀rìṣà, alágídí, onígbéraga, ọlọ̀tẹ̀ ènìyàn, òpùrọ́, ẹlẹ́ṣẹ̀ náà ni. Ẹ̀ṣẹ̀ kò lórúkọ méjì, ẹ̀ṣẹ̀ náà ni ó máa jẹ́. Ǹjẹ́ a ò wá lè wà nínú gbogbo ẹ̀ṣẹ̀ báyìí? Tàbí ká mú lọ́kọ̀ọ̀kan eléyìí tó bá jẹ́ tiwa, ká sọ pé kí oore ọ̀fẹ́ ó máa pọ̀ sí. Nítorí náà, bí a bá ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹran, tí a mú ẹ̀ṣẹ̀ bí ẹni mumi, tá a sì wíwí tó lóòní gbọ́, ìyà kan ń bẹ nílẹ̀ fún ẹlẹ́ṣẹ̀. Níbi tí àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé yìí ń lọ, wọn ó jẹ ìyà ayérayé níbẹ̀. Ibẹ̀ ni àwọn ènìyàn ti ń jẹran ara wọn tí ìmí ń padà síbẹ̀. Torí pé ìyà ayérayé ni, igbe oró ni wọ́n ń kẹ́ ń bẹ̀, ẹkún òun ìpayín kékeré ló wà níbẹ̀. Jẹ́ ká wá sọ nípa ìlú Ọlọ́run. Ìjọba Ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀. Ilé ológo, ìlú ẹlẹ́wà, ibodè ewúrà, ilé dídán tàwọn mímọ́. Níbi tí a ó ti sọ ẹrù wa kalẹ̀, ibẹ̀ ni a ó ti lu omijé wa nà. Àwọn áńgẹ́lì ṣà ń kọ mímọ́, mímọ́, mímọ́, nítorí pé wọ́n rí ẹwà ògo Ọlọ́run ni. Orí Ọlọ́run àti Lásàrù, wọ́n jẹ́ ọ̀rẹ́ nínú ayé. Ṣùgbọ́n nígbà tí Lásàrù kọjá sí ìjọba Ọlọ́run, Ọlọ́run lọ sí ìjọba ọ̀run àpáǹdì. Wá wo bí Ọlọ́run ṣe ń bẹ̀ wọ́n. Ó ní ẹ bá mi sọ fún Lásàrù ọ̀rẹ́ mi ni. Ẹni kó fi ìka rẹ̀ tọ́ omi sí mi lẹ́nu. Ṣùgbọ́n ààyè ò sí mọ́. Irú ààyè báyìí kò ní sí mọ́ Ọlọ́run. Ààyè tó fi ń gbọ́rọ̀ tí mo sọ fún wọn báyìí kò ní sí mọ́ Ọlọ́run. Yóò kó àwọn ènìyàn mímọ́ ní ìlú ẹlẹ́wà. Yóò kó àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé tí wọ́n kọ̀ tí wọn ò gbọ́. Yóò kó wọn ní ìjọba ọ̀run àpáǹdì. Ilé mímọ́ ló yẹ wá o, ìlú ẹlẹ́wà ni.

nígbà wo ni èmi ò rojú rẹ, ṣé ìwọ náà lè sọ bẹ́ẹ̀ báyìí? Gbogbo ìyàwó ló bá lè máa jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó mú ọ padà tó sọ pé ò ní gba Jésù? Irú ayé wo ló ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí? Irú àwọn nǹkan wo ló ń là kọjá gan tó sọ pé Jésù ò tọ́ sí ọ lásìkò yìí, pé bó o bá lówó tán ó padà wá gbà á? Ọ̀la mọ̀ lè péjò fún ọ. Irú kí ni nǹkan tó ń ṣe ọ báyìí gangan? Àrùn wo ló sodo sínú ayé rẹ tí o fi Ọlọ́run lẹ̀ tó torí ẹ̀ sanwó rẹ, tó ń kó owó rẹ fún babaláwo? Kí ni nǹkan tó ń da ọ láàmú tó bẹ̀rẹ̀ sí ń wọ ẹgbẹ́ ìmùlẹ̀ káàkiri? Ṣọmọ kan náà tó bí náà ni ló sọ pé ó wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ torí rẹ. Ṣé torí owó tó fẹ́ nìyí, torí pé àwọn ènìyàn sọ̀rọ̀ ẹ̀gàn sí ọ torí pé o jẹ́ tálíkà? Ìyẹn náà ló fẹ́ wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ sí. Ó fàyè rẹ fún Sátani tí ò ní àǹfààní kankan rárá. Bó bá fàyè rẹ fún Sátani, ìyà ni mo fi jẹ̀yàn, nítorí pé afúnilókan fi gbẹ̀ẹ́dẹ́ gbà á lọ́wọ́ èèyàn ni Sátani. Bó bá fi ayé rẹ fún, kò sí tí ó fọ́ ọ. Òfo nínú òfo, asán nínú asán náà ni ó padà fún ọ. Wò ó, ìyà tó rè ó rè kó o lè máa jẹ lọ́wọ́, a ní kó o gba Jésù kó o dì í mú ṣinṣin, nítorí pé ó yẹ kó o gbà á. Ọ̀nà kan nìyẹn, ẹnìkan tá a fi fún wa nìyẹn, láyé àti Ọlọ́run. Ó ní, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Bíbélì tún fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bákan náà wípé a ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ, wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkún kó máa wólẹ̀. Mọ́ gbàgbé o wípé ayé yìí àwa ná jàǹbẹ̀ ni, ọ̀run nílé gbogbo wa.

bẹ́ẹ̀ni ríro ríro báyìí lọ bẹ́ẹ̀ gbẹ̀gìrì báàbáro yóò sàn yóò domi lásán ó sàn fún wa láti wà nínú jésù kágbà ní olúwa àti olùgbàlà wa ju ká wà nínú owó ọlá ohun mèremère àlùmọ́nì ayé yìí láì ní jésù lọ ẹnikẹ́ni tó bá ní àwọn nǹkan wọ̀nyí tí jésù ò fẹsẹ̀ múlẹ̀ nínú ayé rẹ̀ ẹrú ni ẹrú ni irú onítọ̀hún bí a bá sì ka ẹrú inú ẹrú àbàjẹ́ a ó ká ọlọ́jọ́ kan ṣé sí èkó tàbí àlìkámà jésù ti sọ fún wa ó ti fi ìrọ̀rùn fún ayé wa ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a di ẹrù wọlé lórí ó ní èmi ò fi ìsinmi fún ọkàn yín o gbọ́ tó sọ ni

0: torí omi tọ́lẹ̀ mi tó gbénú mi bó tó gbénú mi káká bọ́dọ̀ fm 104.3 kódọ́nù ẹ̀kẹ́tẹ̀ tọ́pá tán ṣe gbé lọ́sìn ẹ̀mí rẹ̀ brezeski ewé mẹ́rin ò mọ́ jí é mi pé bó tó gbénú mi mẹ́rin kú ọgbọ́n tó tán lẹ́yìn mi mẹ́rin obìnrin tó mi fílẹ̀ ọmọ ìwọ̀n débù wá mi tó gbénú rọpòrọpò mi tán lẹ́yìn ṣe ṣẹ́dọ̀ bọ́dọ̀ kú ẹ̀mí náà dọ́nù máa o ló wà fọ́ mi tán gbò kọ́ sánsántì bọ̀bí ìdúnra tó kú dáhùn ni pẹ́tọ́rọ̀ bí bá lọ́wọ́ bá pò àkàmọ́ ẹyọ àdúrà tó kú ní ìdáhùn ìdúnra tó kú ní ìdéédé títàn lọ àwà jíjẹ́ ọ mẹ́bí ẹ pé wúrọ̀ mọ́ wa àwà jíjẹ́ ọ ìwé náà wí ọ ìrẹ́lẹ̀ ìwé náà wí ọ. Bọ́dá tó kú ń lòpòlòpò mi tán bó tó gbénú mi bí bọ́dọ̀ mẹ́wé yàrá kọ sá bọ́dá yí jọ̀nà ọ́nù mi sánsántì ganji bọ́dá yí jọ̀nà ọ́nù mi sánsántì bọ́dọ̀ égbé ọlọ́rán lẹ́wẹ́ ló pẹ̀lú ẹ̀ bọ́mìnà tó kú kúnú lọ́rán lẹ́ bí mẹ́kájí égbé bẹ̀mẹ́ ìyàwó lọ sí yìnyín àlẹ́ ọ ìrànlẹ́ tó gbénú lòpòlòpò mi tán lẹ́ bó kára dọ́nú mi lọ mí tirile laurentine àtòsó àhópẹ́ ọ kódókójẹkójẹ ní egbè tàntàn nadaho ẹwà mí dẹ́mi náà yọrọ ẹ dọ nadaho iná chẹnu ibọ kódókójẹkójẹ egbè àwà jíjẹ ọ esuka bọmìnà tó kú blankpilimla tó kú nù máa o mí mẹ́rin kó dọ́nù ẹ̀kẹ́tẹ̀ ńtọ́pá tán lẹ́yìn ọ mẹ́yìí jẹ vitó ẹlẹ́jì lóbo tó kó egbè nú ẹsẹ̀ sẹ́dọ̀ gbọdọ kórópò wàrópò ẹwẹ àná òun wọn àpò kújọkújọ wọn àhàn èpò gẹẹ bọnu yẹn tí wọn máa hàmì yẹ ọ àmọ kàmí kàkà sọ èpò èpò mẹ ẹdá gúnjì gan.
1: ẹlẹ́ dìde mi dọ̀gbọ́n yọ mi ra gbọ́n yẹ farukọ́ lọ tó gbé toro mi tọ́lẹ̀ ló ka tó gbé e dé sùdọ̀ mi jí dẹ́ mi kú ẹkọ́ yìí ń jíjẹ.

0: arrête de la 104.3
1: Radio Topa,
2: la vraie radio.
3: Mi dogbe nu meho, mi dogbe nu yopo, mi dogbe nu sunu, mi dogbe nu yonu, mi dogbe nu achetupa beneton, mi kudo tozo, beneto ena yinoko. Do Afrika gbeji, ndile ndile budo mi, walo nino, tabo tabo mi tole, de ino zanu bon, de ino sonu bon, de ino ton bon, mi enele o, e budo mi, ni mi do, walo nino, tabo tabo mi tole ton, de ino kono nongbon, de ino kono zanu bon, de ino zanu bebon, ni mi do egbe o na wa igu to bona iho mi na wotere he million da lo mi o mi so su mo ho do tell to mu ku hun de wa ti o yo bodo mi som ale du 3e millionaire ko ko we nu o do ta po ta bo mi to le we nu o e ku firi o zonle we nu di e su go si ku torun kaka bo ipara ku bo imalanville e nu di zonle we kaka bo na ifire e ku o keke de ya moto de ya e je fire e je o e nu je de nu ti konu e Dede no jeni o mi ka tun op aso e ka ro ti to si la menu e ya aso teme de no no pe to si la mi o mi ka tun do ti ton e ka de ya ewe egbetin mele no vle ka vivant dabo mi ton le ton bo no do egbe o on va faire le sport on va faire sport matinal allo mi na ho balon mo ke o e no jete amo dede mi no jeni o e ti di dede dabo mi ton le no je wende e disoni si fi de len kaka bo je fi de ko yo de no je ko nu eyin lo po a e gbo fu ta o ko ko we nu mi ni pon de mama mi tole no sonu gbon e nu e bana ton de no sonu gbon e mi na moro chubo na gbavo ye ko nu do nu do poropo ene chubo na gbavo deji chubo na do awo e no sonu ganji e no mo apaza e ton e gbe o mi pon de bi mi ton de o vile ni no sonu gbon e do yiwe o Eno chidi, eto ndebu anon, jongon na putre yinle, kanflan, eno mokule nou mendele. Koko we nou an kanflan, chubo anan sepon yon do pole yo. Ena wote yon do ko julo towe abanan sepon ya, alo julo nyonu abanan sepon, anan to avonsa alimeni yon. Ew, mi de kon, metana abuna agbomindowe, do te wutu do nou suso wutu, de sonu bon chubo wagon towe yo. Alo de sonu bon chubo do yiwe yi. Amon, ekbe zangbe yo, nou son do emina sepon yon do mounan do kwa blemu diyon. Kaka mi na mo 3 minutes 5 minutes euro wo ayun nu lo ite otu do nde duo ko we nu e kai mo ko ko we nu mi na mo ro mi nu ku no do kwede ku yo ku no sei down be ku no tun sunu a we nde da subu ja su ku yo we nenu e no tun sunu e we nenu mi nu yin de nu si o egbedion mi nu ku ro ya su pe sa ma tun to sa ma tun no sunu ku no da si do ho sa sa ma tun to kon sa ma tun no to sa ma tun mi nu o si henu le Koko wenu an, e ka do mwa, chobo sunu po yon pou nan jepo, e don fade bwa. Fami wele bi, e do nan tun de le, gile kwa kwe de yon non, me yon non, gile kwa kwe de le bi, e nan levo wabon nan wala tun, gile kwa kwe go, fi de ba nan danyon de yo. E kono yon de bo, e kono son ton, be yon kono tono kwe me lo po, zanre di yon, e nan jepo. E gbe di yon, e ka yon mwa, mi yon kono da su, bo me tole no ton an. E kono jivinu e de le, me yon tole de pou no ton an. Kan flan. E karo, nyon de da su, nou konto be klen an fo. Chou ba yon a levo amon, su nou da o, e nou ve o ta on, te ton men ya. Bo mena mo ekbe zangbe di yon, nyon na je fufruji, e na su mon, a su de si kwa sa bo non a. E jiviru don, e na jiviru de, bo kule pon nou do kame koumen nou ye, e tep tu, do e o klen an fo. E na ro ve ne si, me kak, e blon de bo, e na yon koni ya. Ou men nyon nou, le ro todo miwe kan ho ero meo akara do aleje zare dian anado aleje ni mi level flin koko wenu de mele no dunu gbon e de dagbo mi ton le de no dunu gbon e de no danu gbon e e gbon wu di ton me koko wenu e na bute en fevi ya ya gba we de kuro afiti po e kuro do wan si we do tell to fevi o e no wu ni de we afiti o e de no da po we nenu be e kan level danu o e no danu nsun do seme Zede mi mwene yon, e do nde ba yon bouda kbazame, nou e dan bo seme yon, alo e do bo seme yon, e do nde yon bouda kbazame yon, me mi tole yon toji, ta yon, chubo yon matin to, do tel to, nou yon do nde yon do yon do naturel, e gbe di yon, me do nda e poro, kanizen po, kaseror po, e na wote ro, fevi si yon sunda la, pato yon kura fiti po, e non se wan yon, e gbe di yon kwe men kou mounu kou, nde do e de le biyo, angre kou mwende men, yon le biyo, yon nou akbazame. owó wo nu ọmọ alẹ́bọ̀ fílímù de wo nínú mi dẹ́ mi kúrò yọ pọ̀ bù kó nínú ẹ̀dín mẹ́kú dèrò tó jílẹ̀ ìnà fílímù de dọ̀ ẹ̀ndẹ̀ ọ́ nú agbázámẹ́tọ́ máa ṣe gànjí a àló ǹdẹ́wẹ́dọ̀ mẹ́wàá wẹ̀ bọ́mọ ẹ̀ tún ǹdẹ́wẹ́dọ̀ mẹ́wàá wẹ̀ a ìnà sùn títí kéwù wa papa mi tọ́lẹ̀ ìnà náà mi àdírò pò wé nínú mi náà kúrò alọ bà kúrò alọ nùwọ̀ ń wẹ̀ nínú ẹ̀nà chidi magic nà ń wẹ̀ nínú mẹ́kọ́ rẹ̀ tó jẹ́rẹ̀ ìrìnà fíkọ́ rẹ̀ ńdẹ̀ọ́ wàlẹ̀ ọ̀nà ẹ̀ kpọ̀rọ̀ tẹ̀ ó mánà tó fi ló násùdọ̀ kọ́ bíà wímẹ̀dẹ́ ayinukọ̀ nukọ̀ngolo ayikudo gudogolo abilọ̀nde bọ̀ anamọ̀dọ́nu wẹ̀ dẹ́ a fide tagbà ọbẹ̀ sí anu tún wa fide ànàfọ̀ sọ́ta ló anu tún wa mọ̀kọ́ rẹ̀ nọ̀ zan adé dìọ̀ mídésù mi ló ń yẹn ń yẹn lásán lọ wọ bíà déé kpọ mina lẹfọ ṣe wò déé mi ṣe díẹ lónìí tí alùkálẹ díẹ 01 95 18 91 23 01 97 25 20 91 mana mi nimero whatsapp mi hẹn mina lẹfọ dọ fúru fi wọn kàn bíọ 01 67 82 64 33 ẹnna cẹ́ lómi.
1: ẹmẹ sí ọ nù jíù dé lẹnu àjọ wédé lẹnu ọ nù jíù enelẹ gblamẹ ọ iná lẹ mọ kọ tó sàfún nọvi tse bene tovi kpọdọ tó elẹlẹ tó bene tómi tán pa inú lẹ mi mina tún lọ méjì nù da kó pàtàkì dé ewé jẹ tó tómi tán e iná yọrọ dọ àwọn ni nigeria tó kọkọ e iná yọrọ dọ ọyọ ẹmẹ nù tẹka inú ọ mina tún lọ méjì gbẹyàtọ da kó dé. De gbeto kawa gbeme o nu de we kono do yin ton sin e do kwekwe po vi o e no do vi do tonu a di vi o gbeme we e de bo a si ve mi ton e ne o e do di da we kaka abo da do koro po tin we nu pacha e tin we go we me e wa hen a dogo bo wa do a di vi jinu me yan to pataki mon koton e mi de su mi ka o tuno je gbe yan to le o lan da ko le nu dako dako lẹ wa ẹnu ekpe do sun kan mẹ bẹ ẹnu na tse ye ilan lẹ ati lẹ ene do sun kan mẹ eye o kadi wa do fi ba bo ba fi po bọ ene o gbe mẹ wa ẹdi bo a do asi do koro po tinwe gọ e kalẹ ja fi ji ni gbe nu kpatsa wa ye mi de sun mi tun lọmeji nu do yan nu mọ kọ ọ sunsan tinwe wa ẹnu do si ele yan wa lọ eyan dọgo nukọntọnu yọ kẹka jẹ sunsan tinwe tantan ako ji si. Àdìgbọn ṣíṣe nyọnu tẹ́wé gọ èèyàn gbìyàn tọ́ da kó àsun gbọ́tọ́ ẹni tán sunsan ló kpọ́ rọpò wò ó rọpò gọ́ọ̀mẹ̀ ẹwẹ̀ àdìfi ẹni wá jà tuntun gbé nù búdo ẹ̀ nù ẹlẹ́ jẹ́ túbọ̀ fímọ̀ kọ́tán wá tán lẹ́ ọ́ mi dò tó wo inú fímọ̀ kọ́tán lò àdọ́gun mẹ́bọ̀dọ̀ sunsan wò ó rọpò do ẹ̀ ọ́ ẹ̀yà ẹnu bá àdọ́gun ọ̀pọ̀ bí ṣíṣe bẹ́ ẹnu akán bí ọ̀dọ̀ mẹ́lọ́ àdọ́gun jẹ́ wọ́n ẹ̀dí à ẹlẹ́ búdo dé súwe fi ẹlò àdọ́gun mẹ́nu dọ̀ fó bọ̀ mẹ́lò kọ́kọ́ ta dé ọ̀nà ṣe àti nà ọ́ àti mẹ́lẹ́lẹ̀ dé ló fínẹ́lẹ́ bí péyọ ẹ̀nà ló gbé fi ọ̀tún ṣe wẹ̀ ẹ̀yìn dé wọ́n kó zrẹ́ tófì tó sì ẹ̀ ló pọ́ká tọ́pọ̀ nà ọ́pọ̀ ló kọ́kọ́ ọ̀yọ́ tán mẹ́lò àwọn ní gbé ọjí dùn lẹ́yìn níwẹ̀ fi kánná ló kó mẹ́ bó kánná ló dọ́gbẹ̀ bẹ́ẹ̀ kánná ló ṣègbọ̀n mi dé sún mi ò mọ̀ dín lọ́mẹ́jì nù jí ò dé sún ti tẹ̀ ń gbé wẹ̀ mi gbọ́ má dọ́nu mi àló kan ẹ lọ ẹ nana mi yọ mi hẹ́ mi na kúkú àló kan mọ̀ kọ́tán bọ́nà dó doba nínú dọ́gbẹ̀mẹ̀ fí ẹ̀ máa bà tó ń délẹ̀ à iná sì kú dó mọ̀ jẹ́mi tún wa mi hẹ́ mi na kúkú 97 25 91 àló 95 18 91 23 méjì lẹ́mi náà tún pọ̀ nọ́mẹ́jì wo inú ẹ̀ ẹja fi mọ̀ kọ́tán jí gbé yọ di mẹ́bi dọ́hùn ẹja fi jí gbé mẹ́ tó tó pé wẹ́nu yá àtìgbọn ẹyẹ tán mi ló tó nù jí dákúdákú ẹjẹ gbénégbélé àìhún hàn ló pọ ọmẹ ọ tí ló jíjà wẹmẹ mọ ló pọ jọ hàn dákú dèrò yin wẹ àkẹsẹkẹsẹ jọ hàn máa gbókọ dé tìlẹ ló gbé dúẹ dé súbà yín dèbó pàtsá ló gán kókó ló pọ ọmẹ ọ wọ ewúrẹ sùn mí tán ẹyẹ náà yọ dọ eclipse sọ lẹni yọ ẹlẹ jẹ ẹ pàtsá mi lè súnsìn nù pàtsá jí nù mọ kọtán ẹ kásì fún yín ẹnẹ wẹ zan bọ mi de sún mi ka tún àwọn ọlẹ gbé ọjí ọ dada ìtàn lẹ ìbúlọ mẹdẹ bọ wọn domẹnu ìtàn ìnà jọdọ gbèrè fún ọ má jọ wọn domẹnu ìtàn lẹ dọ ọwọ ẹsan dada mọ kọtàn ẹgbọ yúlọ èmi ẹyin fakantọ tán lẹ gbọdọ gbèdé àìfi hàn ẹgbẹ tán nù ẹdọ jíjẹ di mẹwẹlẹ ọ nùlẹ bù dòdò mi ẹ kpàtsá mi ẹ kú gan ìtì bọ fakantọ lẹ ọ ẹ sọ àpẹlẹ nǹkan mẹ akple ese nkome o e wa do tintin mewe do meji do vide we jawe gbe do keze zan e home ton me han ne fina jawe gbe bo nu mo nko ton le bi pe kana do ji jo egun gbede vie ne fi po nde jin we yan vie ne fi ye ya jin we yan e je nu kan bi o ideji fine mewe fa kan ton do po le dada do mi le ifo ble gbeje fa ponu mi kanji e wa do tintin mewe do vie jawe o vi budo dewe vi nu doda ito dewe fi eko do gesi dewe do mi de su mi na tun do mechi dai hwe honu do dai to mi ton le o ai ron gbe no ko do ye gesi chobo eno agbe mo ai ron gbe o eko do gesi bi o chobo bi o na wa gbe ni fine wa e de nu gbo o fi wa gbe bo e ipon e n gbe yan to mi ton e ma mo adi fi pon a bodo nyo no koropo tin we gudu o e gon o fi mo nkan ton e wa gbe ni fi e wa gbe o mi de su mi ma tun no meji awaji jenu enu yan vi elo e ka wa o e me enenu de ne koro jije wo po chubo e wa gbe ni trolo e adi fi o wa gbe yi mi na su mi na tun pon no meji o jiwe ajo hon ya nu budo e do jije ro kan fo bo to kan fo we ne le yo nu budo le bi to po fi fa bo pe o me le fo ku su de e ko no no kan kan ji